bàbá mi ni ojó rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí mo lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojó dún. Kòtò ẹ̀sí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojó ńkọ́ sí o. Gbogbo èèyàn, ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him all over the flesh.

Listen, ojú àwọn wọlé ìríran rẹ̀ ká o accurate. Etí àwọn wọlé pípọ̀ rẹ̀ ká.

wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn sì máa jẹ́wọ́ wípé òun nìkan ní Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyídà àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ti mo ti bere Olorun mo wo bi to pa nu ba emi je ma mi fala sade bi yo mi o ba si o lati yin o ah e wo bi a le mai ti je bi to wu wa lati de ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ ibi tó ti fàánú mú òun yín dé o wọ́n ní yìnyín ni kẹ́ni lè ṣe mí ṣẹ̀bí ìtàn sọ nìyẹn o.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ̀ tó bá wọn ọlọ́run o ẹ̀rù rẹ̀ tó bá Jésù ẹ̀rù rẹ̀ ìyẹ́ tó mi bá ọlọ́run o ẹ̀rù rẹ̀ tó mi bá bá mi wọ́n lọ pátá yẹ́rọ yé ìwọ̀ lẹni tí ò forí tó sá bàbá mi jọ́jọ́ nìrìn ọ̀hún padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fún òbí àgbò òkè kéékèèké bí ọjọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo.

wípé tí Olúwa nílé àti ẹ̀kọ́ ẹ̀ ayé àti àwọn tó tẹ̀dọ́ sínú ẹ̀ olófin ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun wọn gbé kalẹ̀ lórí ìṣọ́ omi ta ni yóò gun orí òkè Olúwa àbí ta ni yóò dúró níbi mímọ́ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ó gbé ọkọ ẹ̀ sókè sí asán tí ó búra ìtọ̀ òun ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ Olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá ẹ̀ èyí ni ìran àwọn tí ṣọ̀fẹ́rí ẹ̀ tí ṣọ̀fẹ́rí rẹ̀ ọlọ́run tó kọ́mù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kọ́wọ́ inú lẹ́wà ta ní ọmọ ògo yìí olúwa tó lẹ tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kọ́wọ́ inú lẹ́ yìí tó ní ọmọ ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ní ọmọ ògo ó ní ẹbí ọpẹ́ fún olúwa nítorí tí ọṣọ nítorí tí àánú ẹ̀ dúró láéláé jẹ́ kí israẹli ọ̀wí ní ìsinsìnyí wípé ọṣọ ẹwà àánú ẹ̀ dúró láéláé wọn ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run àti ayé sà nítorí tí àánú rẹ̀ dúró láéláé ó ní ọbí ọ̀run tó bá ọ̀sọ́ ó bí ọ̀run àti òṣùpá tó bá ọrú nítorí tí àánú ẹ̀ rákọ́ ọ̀sọ̀ tàbí ọ̀rọ̀ náà bá lọ sóhùn kàṣà

bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí wọ́n lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ó dún. Kò tó ẹsí tí wọ́n gbé sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ń kó sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, write it to him all over the flesh.

Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ka, o accurate. Etí àwọn mo lè gbígbọ́ rẹ̀ ka.

gbígbé ní orúkọ Jésù. Kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn sì máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ̀ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

olorúkọ àpèrí arábùdá dáwọ arákùn mama ọṣọjọ arákùn mama tàbí sẹyìn o ọba tó bá mi ìjànú ayé mi láì fún mi lọ sójú ogun ó jànú ayé mi ó ṣẹkù ogun rẹ bọ wálé ó kórè dé aláàánú ayé mi olóore mi olólùfẹ́ mi bàbá mi ọkọ mi ẹ ó ìjìnlẹ̀ olóore.

ọ̀nà olúwa. Wọ́n ní bẹ́rù má mọ̀ lúrò àwọn ọmọ pẹ́dá, ṣùgbọ́n èmi gangan ọ̀yẹ́ ọmọ, mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé, kò ṣeé fẹnu ròyìn.

ọmọ bíi tẹ́ ti mú mi bọ̀ mi ò jẹ́ gbàgbé. Kí ni màá jẹ yóò tí màá fi gbàgbé? Mi ò jẹ́ gbàgbé ẹni tó fún mi lórúkọ. Mi ò jẹ́ gbàgbé ẹni tó fi mí ọ̀ra mi. Èmi ò jẹ́ gbàgbé ẹni tó fa dédé mi lórí. Èmi ò ní gbàgbé o. Láyé mi ò ní gbàgbé. Kò tọ́ sí mi láti gbàgbé. Mi ò tó bẹ́ẹ̀ láti gbàgbé. Mi ò ní gbàgbé o. Ọba tó ń ṣerú jọba. Ọba tó ń ṣerú jọba. Ọba tó ń ṣerú jọba. Ọba tó ń ṣerú jọba. Ọba tó ń gbógo fọ́lẹ̀. Ọba tó ń gbógo fọ́lẹ̀. Ọba tó ń fòpè dààmú ọlọ́gbọ́n.

olúwa máa gbé mi ga lọ lójú ayé wọn má mọ̀ jẹ́ ọ̀rọ̀ nǹkan ń ṣe sí ẹ̀bẹ̀ mi rèé sí ọ má jẹ́ ṣiṣẹ́ má jẹ́ ṣiṣọ́ má jẹ́ ṣikọ́ má jẹ́ ṣẹsẹ̀ gbé ọlọ́run ohun tí màá dáwọ́lé tí wàá fi ọwọ́ rẹ lọ́rọ̀ mi ọlọ́run.